0: Ahora me siento bien cansado.
1: Ya ni di ka pa di koko ka si les kota si les tama si di fo shila ba gu bai fronta a gu bai tonka si na si di ko stonga a bita ba kasi bo su ma yi si na o si na bi a si o ma yi si na o si na bi si na o si na bi
2: Wani ko kọ sí ibu, wọn lamẹ́ríkà ló wá dé tí ń bọ̀, wọn ní pọ́n wá mi ní London mò ń bọ̀, báwo ni wọ́n ṣe kọrin tí wọ́n ṣe ní pọ̀.